Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ìwọ̀nyí ni díẹ̀ lára àwọn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó wà nínú àwọn àlàkalẹ̀ àtọ̀runwá ọmọ ìbílẹ̀ Yorùbá fún ìpìlẹ̀ kẹta ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Yorùbá, èdè kan ṣoṣo tí a ó máa lò ní Democratic Republic of the Yorùbá ní gbogbo ilé-iṣẹ́ ìṣàkóso, ní gbogbo ilé-iṣẹ́ aládáni, àwọn ilé-iṣẹ́ ńláńlá, àjọ, ìdókòòwò àti ìgbékalẹ̀ ilé-iṣẹ́ gbogbo ní oríṣiríṣi wọn gbogbo pẹ̀lú ilé-ẹ̀kọ́ tí ó jẹ́ aládáni, àwọn ilé-iṣẹ́ ìṣòwò àríyá àti ìgbáfẹ́, gbogbo gbàgede ìsinmi ìgbáfẹ́ àti ìtura, àwọn ọjà, àkójọpọ̀ ilé ìtajà, ìsọ ìtajà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá IYP nìkan, ètò ẹ̀kọ́ tó yè kooro pẹ̀lú èdè Yorùbá nìkan, ètò ìwòsàn ọ̀fẹ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan, ètò ìwòsàn àti ìtọ́jú tó dára jùlọ, ètò ìwòsàn ọ̀fẹ́ nípa lílo ewé àti egbò fún ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan, ètò ìwòsàn àti ìtọ́jú tó dára jùlọ, ètò ààbò ní Democratic Republic of the Yorùbá, ìpele ààbò tí ó ga jùlọ fún ẹ̀mí àti dúkìá, iná mọ̀nàmọ́ná ní Democratic Republic of the Yorùbá, iná mọ̀nàmọ́ná yóò wà lóòrèkóòrè pẹ̀lú owó péréte, omi ní Democratic Republic of the Yorùbá, omi tí ó mọ́ gaara tí kò ní fa àìsàn tí yóò sì máa wà lóòrèkóòrè. Iṣẹ́ òde ní Democratic Republic of the Yorùbá, ọ̀nà tó já geere, pópónà ojú irin, èbúté ọkọ̀ ojú omi, pápákọ̀ òfurufú, àwọn afárá Dominion àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbòkègbodò ọkọ̀ ní Democratic Republic of the Yorùbá, ní ìpele tó ga jùlọ lórí ilẹ̀, ojú omi àti òfurufú. Ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá, ètò tí ó dára lọ́pọ̀lọpọ̀ ni ó wà fún wọn. Abiyamọ àti ọmọ tuntun tí wọ́n jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá, àwọn ètò tí ó ga wà fún aláboyún láti bí wẹ́rẹ́ àti fún ìtọ́jú ọmọ. Àwọn ọ̀dọ́ ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá, àwọn ètò àtinúwá tí ó ga fún ìgbédìde àti títan ìmọ́lẹ̀ ogo àwọn ọ̀dọ́ ọmọ ìbílẹ̀ Yorùbá, àwọn opó tí ó jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá, àwọn ètò tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti gbé ìdílé wọn ró pẹ̀lú ìrọ̀rùn, àwọn ètò tí ó ga láti rí i pé wọ́n gbé ìgbé ayé tí kò ní ìdààmú. Iṣẹ́ ṣíṣe fún ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá. Iṣẹ́ yóò

pẹ̀lú ìdánilójú àṣeyege. Ètò owó àwọn òṣìṣẹ́ ní Democratic Republic of the Yorùbá. Ọ̀sẹ̀ méjì méjì ni àwọn òṣìṣẹ́ yóò máa gba owó ọ̀yà wọn. Àwọn ọjọ́ iṣẹ́ fún òṣìṣẹ́ ìṣàkóso ní Democratic Republic of the Yorùbá. Ọjọ́ mẹ́rin láti ọjọ́ ajé títí di ọjọ́bọ̀. Àwọn ọjọ́ iṣẹ́ fún òṣìṣẹ́ aládàáni ní Democratic Republic of the Yorùbá. Ọjọ́ mẹ́fà láti ọjọ́ ajé títí di ọjọ́ àbámẹ́ta. Ìsinmi fún ìdílé àwọn òṣìṣẹ́ ìṣàkóso ní Democratic Republic of the Yorùbá. Eléyìí pọn dandan lọ́dọọdún láàrin DRYs ní ìsinmi náà ti gbọ́dọ̀ wáyé. Ìsinmi fún ìdílé òṣìṣẹ́ aládàáni ní Democratic Republic of the Yorùbá. A gbà wọ́n níyànjú gidigidi láti lọ fún ìsinmi yìí láàrin DRY lọ́dọọdún. Àwọn arúgbó ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá. Àwọn ètò ìtọ́jú àgbàyanu wà fún wọn. Ní gbogbo agbègbè aṣàkóso ara ẹni Democratic Republic of the Yorùbá. Kò sí àyè kankan fún àwọn àjọ NGO ní orí ilẹ̀ àjogúnbá ọmọ ìbílẹ̀ Yorùbá. Ìlànà fún ìṣàkóso ara ẹni ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Ọmọ ìbílẹ̀ Yorùbá kò ní ní ìfẹ́ sí àwọn ìrànlọ́wọ́ láti ilẹ̀ òkèèrè. Ọgbọ́n láti múni lẹ́rù ni. Ní gbogbo agbègbè aṣàkóso ara ẹni ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Kò ní sí olùdókòwò kankan láti ilẹ̀ òkèèrè níbikíbi ní DRY. Àwọn olùdókòwò tí wọ́n jí ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan ni yóò wà ní DRY. Àwọn oníbàárà láti ilẹ̀ òkèèrè nìkan ni àyè wà fún ní DRY. Àwọn oníbàárà láti òkèèrè tí wọ́n ní ọkàn àti àníyàn rere pé kí àwa méjèèjì ó jọ jèrè nìkan ni ọmọ ìbílẹ̀ Yorùbá máa bá ṣòwò. A ò ní ta àwọn ohun àmúṣọrọ̀ ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá sí ilẹ̀ òkèèrè. Ọmọ ìbílẹ̀ Yorùbá yóò kọ́kọ́ sọ ohun àmúṣọrọ̀ IYP di èyí tí olówó lórí gidi. Àwọn ohun tí ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá fẹ́ tí a sì nílò. Àwa ni a máa ṣe àwọn ohun tí a nílò. Ohun tí a bá sì ṣe náà ni a máa lò. Ètò owó orí ní Democratic Republic of the Yorùbá. Àfojúsùn wa ni pé a ò ní fi owó orí sísan sọ ará ìlú di òtòṣì. Àwọn àkànṣe àǹfààní tí ó wà fún ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá nìkan. Kò sí èlé lórí ẹ̀yáwó. Kò sí owó ìgbẹ́rùwọlé lórí àwọn àṣàyàn ẹrù kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìrànlọ́wọ́ owó tí ó rọrùn. Pẹ̀lú ìrọ̀rùn ni a ó gba àwọn ìrànwọ́ tí ó bá yẹ. Owó sísan fún púpọ̀ nínú àwọn ètò ìgbáyégbádùn ní Democratic Republic of the Yorùbá. Ní ti àwọn ohun amáyédẹrùn, ọ̀fẹ́ ni èyí tí ó pọ̀ jù nínú wọn máa jẹ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá. Gbogbo àwọn ẹni tó kù máa san owó fún gbogbo ohun ìgbáyégbádùn ní ìlú. Ètò ẹ̀yáwó fún òwò ṣíṣe ní Democratic Republic of the Yorùbá. Ẹ̀yáwó fún òwò ṣíṣe láìsí èlé wà fún ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan. Ètò ilé gbígbé ní Democratic Republic of the Yorùbá. Ilé gbígbé yóò wà, yóò sì jẹ́ ní owó pọ́ọ́kú, àti pé yóò wà ní ìbámu pẹ̀lú ìlànà. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan yóò rí àtìlẹyìn gbà láti parí àwọn ilé tí wọ́n ti patì, tí wọ́n bá ti ní ìdí tí ó yè kooro fún irúfẹ́ àtìlẹyìn bẹ́ẹ̀. Ìlànà fún ìbámu ilé kíkọ́ ní Democratic Republic of the Yorùbá. Àwọn ìwé àwòrán àfihàn yóò ṣe àfihàn àwọn irúfẹ́ ilé tí a gbà láàyè ní agbègbè kọ̀ọ̀kan. Gbogbo ilẹ̀ àjogúnbá ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá. Gbogbo ilẹ̀ àjogúnbá ọmọ ìbílẹ̀ Yorùbá ti ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan ni.
àǹfààní ilẹ̀ ọ̀fẹ́ wà fún ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan ní kété tí wọ́n bá ti ń pé ọmọ ọdún mọ́kànlélógún. Ṣùgbọ́n láti tètè ṣe àtúnṣe àwọn ìbàjẹ́ tó ti wà nílẹ̀ ní kíákíá, ilẹ̀ ọ̀fẹ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá yóò wà lẹ́ẹ̀kan ṣoṣo fún ọmọ ìbílẹ̀ Yorùbá láti ọmọ ọdún mọ́kànlélógún títí dé ogójì ọdún. Àwọn ìwà ọmọlúàbí tí ó jẹ́ ti ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of Yorùbá. Àwọn ìwà ọmọlúàbí tí ó ga ni à ń retí láti ọ̀dọ̀ gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá. Kò sí ọmọ ọ̀dọ̀ ní Democratic Republic of Yorùbá. Kò ní sí àyè fún kí ẹnikẹ́ni kí ó ní tàbí kí ó jẹ́ ọmọ ọ̀dọ̀ ní Democratic Republic of Yorùbá. Àwọn àtìlẹ́yìn àtinúwá yóò wà fún àwọn tí wọ́n bá ń ṣe àgbéjáde àwọn ohun èlò tó kún ojú ìwọ̀n tó sì jẹ́ Democratic Republic of Yorùbá ni a ti ṣe wọ́n. Ohun èlò àdáyébá ni a ó gbélárugẹ ní Democratic Republic of Yorùbá. Àwọn àgbéjáde ohun èlò tí ó jẹ́ èròjà àdáyébá tí wọ́n bá ìṣẹ̀dá ara mu tí kò sì léwu láti lò. Àwọn àlàkalẹ̀ àtọ̀runwá fún ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of Yorùbá. A ò gbọ́dọ̀ yọ kúrò nínú àwọn àlàkalẹ̀ náà, a ò sì lè fi kún un. Kò sí àyọkúrò, kò sí àròpọ̀. Oúnjẹ ní Democratic Republic of Yorùbá yóò wà lọ́pọ̀lọpọ̀ ní owó péréte tí kò sì ṣe àkóbá fún ara. Ìtọ́jú àyíká ní Democratic Republic of Yorùbá. Democratic Republic of Yorùbá yóò dáàbò bo àyíká, a ó sì jẹ́ kí ó wà ní mímọ́ àti láìsí ewu. Àwa èrò ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of Yorùbá. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá yóò tẹ̀síwájú láti máa bí sí i kí a máa rẹ̀ sí ọwọ́ Ọlọ́run ká, ó tún jù bẹ́ẹ̀ lọ. Àwọn ibùsùn ẹni tó ti kọjá lọ ní Democratic Republic of Yorùbá. Ẹwà àti ọ̀ṣọ́ ṣíṣe fún gbogbo àwọn ibùsùn àwọn ẹni tó ti kọjá lọ ní Democratic Republic of Yorùbá. Ìdúpẹ́ pẹ̀lú àwọn orin ìyìn ní Democratic Republic of Yorùbá. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá yóò máa rántí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún àánú rẹ̀ títí láéláé. Fún àánú rẹ̀ oore ọ̀fẹ́, iṣẹ́ rere, ìyọnú àti àwọn iṣẹ́ rẹ̀ àgbàyanu. Ní oṣù mẹ́ta mẹ́ta ní gbogbo ìpínlẹ̀ Democratic Republic of Yorùbá, gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá yóò kórajọpọ̀ láti fi ìyìn fún Ọlọ́run Olódùmarè. Kò gbọ́dọ̀ sí ẹni tí ó ń ta àlòkù aṣọ ní Democratic Republic of Yorùbá. Kò sí àyè fún títa àlòkù aṣọ níbikíbi ní Democratic Republic of Yorùbá. Káràkátà ní Democratic Republic of Yorùbá. Àwọn ilé ìtajà yóò wà ní owó péréte. Owó Democratic Republic of Yorùbá. Góòlù ni a ó fi ṣe ìdíwọ̀n ìdíyelé owó ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of Yorùbá. Ìwé ìrìnà ní Democratic Republic of Yorùbá yóò ní ìkúnwọ́ ààbò àti iyì tó pọ̀. Ìgbìmọ̀ alámòójútó ìlú ní Democratic Republic of Yorùbá. Kò sí owó ọ̀yá fún wọn. Kìkìdá owó ọwọ́ fún àwọn nǹkan kò ṣe má ní nìkan ni wọ́n máa gbà. Àwọn gómìnà ní Democratic Republic of Yorùbá. Àwọn ni òṣìṣẹ́ ìṣàkóso tí ó ga jùlọ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Wọn ò ní aṣojú kọmíṣánná kankan. Wọn ò sì ní ẹ̀tọ́ láti gbé iṣẹ́ fún àgbàṣẹ́ṣe. Bẹ́ẹ̀ ni wọn ò ní ẹ̀tọ́ láti buwọ́lùwé fún ìgbowójáde lábẹ́ bí ó ti wù kí ó rí. Wọn ò ní ẹ̀tọ́ láti ní alábàáṣiṣẹ́ tí ó pọ̀. Wọn ò sì ní ẹ̀tọ́ láti lo owó ìlú ní ìlòkulò. Kò gbọdọ̀ sí òfò tàbí ṣíṣe agbára lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àkàndá ènìyàn ní Democratic Republic of Yorùbá. Ìdánilójú àwọn ètò gíga wà fún wọn láti jẹ́ kí ìmọ́lẹ̀ wọn ó tàn nínú ògo Ọlọ́run.
ọjà rírà láti ilẹ̀

The Democratic Republic of the Yoruba, DRY, kò ní jẹ́ ibi tí orílẹ̀-èdè kankan yóò máa kó àwọn ọjà ìwò sí wá sí. Àwọn àṣàyàn ọjà kọ̀ọ̀kan nìkan ni a gbà láàyè láti òkèèrè ní Democratic Republic of the Yoruba. Àwọn nǹkan tí a bá ṣe fúnra wa ni a máa lò. Àwọn ọmọ orúkan, ọmọ aláìní ìyá àti aláìní bàbá ní Democratic Republic of the Yoruba. Àwọn ojúlówó ètò tí ó ga wà fún wọn kí wọ́n lè ṣe àmúṣe ìpín wọn tí ó ní ògo. Ṣíṣe aṣojú ìṣàkóso ní Democratic Republic of the Yoruba. Kò gbọ́dọ̀ sí owó níná nínú ètò ìṣàkóso lọ́nàkọnà láti ọ̀dọ̀ ẹnikẹ́ni. Ẹni tí àwọn ènìyàn kò mọ̀ ní agbègbè kan kò lè díje ní agbègbè náà. Democratic Republic of the Yoruba. Gbogbo agbára wà lọ́wọ́ ará ìlú pẹ̀lú àwọn àǹfààní àtinúwá fún gbogbo ènìyàn. Àǹfààní kan náà fún gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá. Bákan náà ni gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá. Democratic Republic of the Yoruba. Kò sí ọba kankan níwọ̀n ìgbà tó ti jẹ́ Democratic Republic ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa. Kò sí èmi jù ọ́ ìwọ òtómi ní DRY. Kò sí àìní ìṣọ̀kan láàrin ọmọ ìbílẹ̀ Yorùbá. Kò sí kíkọ ẹ̀yìn àwọn ènìyàn síra ní DRY. Àwọn àkọsílẹ̀ àdéhùn tí ó nípọn láàrin ọmọ ìbílẹ̀ Yorùbá àti aṣojú ní Democratic Republic of the Yoruba. Gbogbo àwọn aṣojú ìṣàkóso DRY ní láti buwọ́ lu àwọn ìwé àdéhùn pẹ̀lú ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yoruba. Ìmọ̀ ìjìnlẹ̀ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yoruba. Àwọn ilé-iṣẹ́ ìwádìí àti ìdàgbàsókè tí ọmọ ìbílẹ̀ Yorùbá yóò wà. Àwọn ọlọ́gbọ́n àtinúdá ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yoruba. Wọ́n yóò rí àwọn àtìlẹ́yìn tí wọ́n nílò gbà títí kan àtìlẹ́yìn ìrànlọ́wọ́ owó. Ìrànlọ́wọ́ fún ìgbé ayé ìrọ̀rùn ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yoruba. Àwọn ètò ìrànlọ́wọ́ lódodo tí ó rọrùn tí ó sì kújú ìwọ̀n yóò wà. Àwọn àkànṣe ẹ̀bùn fún ìgbéyàwó láàrin àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá. Àkànṣe ẹ̀bùn yóò wá láti ọwọ́ ètò aṣojú ìṣàkóso Democratic Republic of the Yoruba fún lọ́kọláya tí àwọn méjèèjì jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá. Àwọn ìwé àwòrán oko dídá ní Democratic Republic of the Yoruba fún ọmọ ìbílẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí irúfẹ́ ilẹ̀ bá ṣe rí káàkiri gbogbo, àwọn agbègbè fún oko dídá yóò ní àwọn ìwé àwòrán tí ó ń ṣe àfihàn irúfẹ́ ohun ọ̀gbìn tí ilẹ̀ náà dára fún láti gbìn. Àwọn àgbẹ̀ nítòótọ́ yóò ní àtìlẹ́yìn tí ó ga jùlọ láti ọ̀dọ̀ Democratic Republic of the Yorùbá. Kò sí èsì ìjákulẹ̀ fún akẹ́kọ̀ọ́ kankan ní àwọn iléèwé Democratic Republic of the Yorùbá. Iṣẹ́ olùkọ́ yóò jẹ́ ọ̀kan nínú àwọn iṣẹ́ tí ó ń gba owó jùlọ. Àwọn olùkọ́ kò lè fún àwọn akẹ́kọ̀ọ́ ní àmì kò yege. Orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá àti àwọn agbaṣẹ́ṣe. Àwọn agbaṣẹ́ṣe máa ṣe ètò ìdójútòfò fún àwọn òṣìṣẹ́ wọn. Àwọn agbaṣẹ́ṣe ní láti wà ní àrọ́wọ́tó ọmọ ìbílẹ̀ Yorùbá. Àwọn agbaṣẹ́ṣe máa fi ìfitónilétí nípa bí a ti ṣe lè tètè rí wọn sílẹ̀ níbi ojúṣe iṣẹ́ náà. Àgbàṣàṣe máa gbé àwòrán tàbí àwòṣe báyìí ni yóò ṣe rí iṣẹ́ náà síbi ojúṣe iṣẹ́. Àti bàbà ìsinmi yóò wà ní ibi iṣẹ́ náà pẹ̀lú omi, àwọn ohun ìpanu, ohun èlò ìtọ́jú àkọ́kọ́ fún ìpalára, àwọn ohun wíwọ̀ fún ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn òṣìṣẹ́ kò gbọ́dọ̀ sùn mọ́jú síbi ojúṣe iṣẹ́. Iṣẹ́ máa ní àdéhùn lórí iye àkókò tí iṣẹ́ náà yóò gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nọ́mbà ìdánimọ̀ ní Democratic Republic of the Yorùbá.
iyin nọmba ìdánimọ ọmọ ìbílẹ̀ CIN nọmba ìdánimọ ará ìlú àwọn eré àti ìdárayá ní Democratic Republic of the Yorùbá àwọn ìdárayá ti ìbílẹ̀ àwọn ìdárayá ti òkèèrè àwọn eré ti ìbílẹ̀ àwọn eré ti òkèèrè ètò ìdánilárayá amúlùdùn tí ó bu ìkúni ní Democratic Republic of the Yorùbá a ó fi sí ọkàn pé gbogbo àgbéjáde àwọn ohun amúlùdùn ní láti ṣe àfihàn ìwà ọmọlúàbí tí ó ga jùlọ tí ọmọ ìbílẹ̀ Yorùbá ìlù lílù ìjó eré ìtàgé eré ìtàn gbígbé ohùn tàbí àwòrán sáfẹ́fẹ́ fọ́nrán ìwòrán ìtàn sísọ eré orí ìtàgé àti àwọn orin kíkọ àwọn àjọ̀dún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àwòrán àti eré ní Democratic Republic of the Yorùbá ní ìbámu pẹ̀lú ìwà ọmọlúàbí ọmọ ìbílẹ̀ Yorùbá àwòrán yíyà fọ́tò yíyà eré gbígbẹ́ igba fínfín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmọ̀ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ayélujára àti àwọn ètò ìbánisọ̀rọ̀ gbogbo ní Democratic Republic of the Yorùbá yóò wà fún wa ní àrọ́wọ́tó àti ní owó péréte ìpèsè àwọn nǹkan wọ̀nyí ní ọ̀nà tí ó dára jùlọ tí ó sì jẹ́ ojúlówó ẹ̀sìn ṣíṣe ní Democratic Republic of the Yorùbá àǹfààní wà láti ṣe ẹ̀sìn tí ó wù ọ́ pẹ̀lú ìfaradà àti ríro ti ẹlòmíràn ṣíṣe àfihàn ìbẹ̀rù ọlọ́run olódùmarè láti inú wá pẹ̀lú ìfẹ́ ìṣẹ̀tàn fún gbogbo ènìyàn kò sí ààyè fún ẹ̀sìn láti pa owó ní Democratic Republic of the Yorùbá kò sí ààyè fún àwọn ẹlẹ́sìn kan láti jẹ gàba àti láti máa pàṣẹ lórí àwọn ẹlẹ́sìn mìíràn kò sí ààyè láti máa yí àwọn olùjọ́sìn lọ́pọ̀lọpọ̀ ohun gbogbo ní láti hàn gbangba kedere kí ìṣirò tí ó péye àti ìjíhìn iṣẹ́ ẹni tí ó péye sì wà ní Democratic Republic of the Yorùbá kò sí ààyè fún gbígba ẹ̀sìn sódì dídi aláìmọ̀kan tàbí ṣíṣe àwọn ohun tí ó lòdì sí ìwà bí ọlọ́run.